ọmọ bráfẹ́kì náà ó máa jẹ́ pàkíyìnbọ̀ ó ti dèyàn pàtàkì pàtàkì. Very be life me ṣe change mo dìyàn tó fi ₦1,000 ra plate no draw back change. Èmi lẹ́mọ tán ti rò pé kò lè ṣoríre mo bó jíru ọlọ́run kí ni mo rí moríre. Èmi lẹni táwọn aráyé tán ti kàn so èmi náà rò lẹ́mi tí mo fi owó control. Ẹyẹ yan jẹ́ ní fọ́lọ́run tó bí ọlọ́run tó bó ṣùṣù òwe tó ṣe ti mi kẹ ló bí. Ṣé ìmọ̀ ọlọ́run iná ló ṣe jẹ́ ọkọ ìyá ọlọ́run jẹ́ ọ̀bẹ níwájọ́ má jẹ́ káwó fàyà. Tí bá fẹ́ wọnú ìyàrá yín tẹ́lẹ̀ ẹ má ní pé gbóná mo ń jàmàlà nísìn mo ti pé tú ó lé ná. Ọmọ ọlọ́run ni mi fi ohun tí fún èṣù tẹ̀sùbá ní pákẹ́jì rẹ̀ ó máa rí àánú Jésù.